0: mbokk yi, lii mooy màndarga, maanaam ay sign yuy wone ne nit ki rap moo nekk di ko sonal. Ñu dem déglu ko ba pare, dellu si waat fii nii ngeen dégg bu baax te xam li nga xamante ne moom moo koy màndargal, maanaam moo koy wone. Ñu ànd mbokk yi dem déglu. Léegi.
1: The Stop Suffering Show. Stop suffering. There is a way out.